0: ọkọ̀ọ̀kọ̀ ló dá ẹ fún ó wà ní kíwú wa ní báíbù járe orí ẹ̀ járe bá ṣe tán ṣó mọ̀ ṣe tán rí kí
1: ṣe mọ̀ nílá vanity so àkárí ní vanity spinal mo vanity ló lè fọ́ familiarity orí ayé lọ mi ò fọ́ mi ò fọ́ rí kí this thing dey sweet me anytime
0: I did.
1: Metal.